0: ẹni máa kọ́lé ayọ̀ fẹ́mi tó ṣe
1: sọmọdé dídé jọ
0: jọ ọlọ́mọ ẹni máa bímọ ayọ̀ ọlọ́mọ.

0: ẹ kí lọ parí jẹ́rìndà
1: ó lọ wá ṣẹ́ṣẹ́.
0: A ní bí orí ṣẹ́ṣẹ́
1: ó bá máa rí là lọ.
0: A ní bí orí ṣẹ́ṣẹ́
1: ó.